0: lọ́dọ̀ ọjọ́ ìsinmi wọ́n ní fọ́jẹ̀ wọ́n àtọmọ rẹ síbi tó nira o. àwọn ọmọ bíi tá àwọn àbá ti bẹ̀rẹ̀ ọpẹ́ yìí o. ọba ti ṣe fọmọdé ti ṣe fọ gbàlagbàla gbó lé gbogbo. ẹ fi bùkún fọlúwẹ yìí lẹ gbogbo. ẹ ó yé ní iwájú rẹ nítorí pé ó ṣe nítorí pé àánú rẹ dúró láláyé. gbogbo ẹni mo yọ ọlọ́dúnmọ́ra ẹjọ́ fọ sókè kó pariwo gógógógó. pásítọ̀ fọ́kẹ́yẹ emmanuel ló ń gbọ́ òun rẹ̀ yìí o. angele ṣùkò ní rọ́jò ìgbàlódé fọmọ rẹ o. bọ́ọ̀lù fẹ́ bóyá ọmọ ní ojú olúwa ń bẹ níbi gbogbo. ó tẹ fàsókè oyin dóborí ogbó bí ọba yóò rí ọtọ̀run wù ọ. ẹ̀ṣẹ̀ kọ̀kọ̀ yóò yá tètè jáwọ́lẹ̀ ni o. fàyẹrẹ fún ọlọ́run ó bọ̀ ní àwọsẹ́mọ̀ gbogbo ojú ló máa rí. jeremiah 6:17 ka bíbélì sókè.
1: ojú mi wà ní gbogbo ọ̀nà wọn.
0: olúwa ló ń sọ̀rọ̀ bí o.
1: wọn kò pamọ́ fún mi bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ wọn kò fi ara sí lójú mi.
0: olùfẹ́ sọ fún ẹ̀ṣẹ̀ lẹ́ni o. gbogbo ẹ̀ṣẹ̀ kọ̀kọ̀ yé ní jésù rí o. o ní fayé bọ̀rún jẹ́. wà á fayé rẹ fún ọlọ́run. wà á sọ fún ẹ̀ṣẹ̀ tọmọtọmọ. a jọ fi ìjọba ọ̀run ṣeré jẹ́ o. ẹnì kan pariwo inú ilé sọ pé màá délé o.
1: màá délé o.
0: gbọ́mi bàbá yìí o ní fayé bọ̀rún jẹ́. màmá lórúkọ jésù a jọ wúlò fọlọ́run o. ṣé màá gbàgbé ọlọ́run o ní gbàgbé ọlọ́run o. a fi ayé ló gbé jésù mi lọ a fi ayé òní gbé wa lọ o. owó ló kó bá júdásì owó òní kó bá wa o. ojú kòkòrò ló han sọ́ọ̀lù léèmọ̀ ojú kòkòrò ní hàn wá léèmọ̀ o. ìwà àwọn ọmọ ẹ̀lì ni òjò jẹ́ àlùfáà mọ́ lórúkọ jésù ọmọ òní kó bá wa. àìmọ̀ ojú kúrò lára obìnrin ló kó bá sáàpì ojú kòkòrò kò ní hàn wá léèmọ̀. àìmọ̀ pé ẹ dá lọ́gùn kẹ́ni lórúkọ jésù àmọ̀ pé ẹ dá o. a máa fọwọ́ kọ́ ìyàwó níyàwó lọ́rùn ló kó bá rúbẹ̀ lórúkọ jésù à ní ṣiṣẹ́ o. ìgbéraga ló mú fásitì wálẹ̀ lórúkọ jésù ayé wọn ò ní lọlẹ̀. àìmọ̀ ojú kúrò lára oúnjẹ jíjẹ ló kó bá dá màtí ẹ̀fà lórúkọ jésù oúnjẹ ò ní hàn wá léèmọ̀. ẹ̀mí ìlara ló jẹ́ kí àwọn ẹgbẹ́ joseph kò tì sínú kàga ó ní ìlara àdúgbò rẹ lórúkọ jésù ò ní rí nọ́mbà rẹ mọ́. ìgbẹ́ kíkẹ́ ni iṣẹ́ ẹ̀yẹ lọ́kọ lórúkọ jésù ò ní kígbe lórí ọmọ rẹ o. ọlọ́jọ́ kò ní débà wọ ọmọ rẹ lálejò. inú agogo ẹdẹ lórí ti wà ọmọ rẹ máa ṣoríire lọ́dún yìí. agogo ayọ̀ rẹ dẹ̀ máa lù. ohun tó dọ́wọ́ lẹ́yìn wàá fayọ̀ yanjú ẹ o. lórí ọmọ rẹ ikun imú kò ní bọ́ sí tòsí. o ní rọ́gùn ọ̀dàlọ́ rẹ bí júdásì o. o kò tí mẹ́nu gbọ́ tó ń dúnmọ̀ wúrúmọ̀ wúrúmọ́ mọ́ wa kẹ́kẹ́ máa pamọ́ lẹ́nu o. orí ọmọ rẹ dorí àpáta tí o ṣe kọlù látòní lọ. aláàtì ran ọmọ rẹ máa ṣẹ o. ayọnilẹ́nu nínú òkùn kó lọ́ọ́ ṣèdájọ́ wọn lórí àwọn ọmọ rẹ. orin tó ọmọ rẹ bá dá yọ rẹ ni gbé lọ́dún yìí o. ìlàkọjá tí o jẹ́ kó mọ eré èyí tó kàn lórúkọ jésù ó pòórá lẹ́ni o. ọmọ rẹ ò ní wọgbọ́ ìjà lọ. ìjìpọ́njú owó àìní kò ní ja fámìlì yín o. jẹ́ńkú sọ bẹ́ẹ̀ pé àìní ti dópin inú ilé yìí lónìí. àṣẹ tí ń gbé ni ga yóò gbé ọ̀gá tọmọtọmọ o. àṣẹ tí ń gbé ni dìde yóò gbé ìwà àtọmọ rẹ dìde. orísun ayọ̀ rẹ ò ní gbẹ o. ọmọ rẹ ò ní jẹ iyán tó le. kò dẹ̀ ní jẹ iyán rẹ níṣu o. okun inú la fi ń gbẹ títa ìyá yìí ò ní rí wàhálà ibi. ọmọ rẹ ò ní padà dá bẹ́ẹ̀sì jobi. aláṣìírí ọmọ rẹ kò ní tù síta. o ní rí wàhálà ọmọ wò bí ìran o. o ní rí ìbànújẹ́ ọmọ wò. èṣù ò ní ṣe ọmọ wa. tá a bá lẹni tá ò bá bá ni a ó padà lẹ́yìn ẹni ni. eléni ni máa padà lẹ́yìn ọmọ rẹ. ojúlọlá kan fi ń sọrí ayé ò ní ṣe ọmọ rẹ mú látẹ̀yìn. bìlísì ò ní yalé ẹnikẹ́ni wa o. ìjọ̀gbọ̀dẹ̀ ní mọ̀nà lé wa. ọwọ́kọ́wọ́ kò ní fọ ọmọ rẹ sẹ́yìn o. májẹ̀mú iṣẹ́ rere mo gbìn sínú ayé gbogbo ọmọ tí ń gbọ́ mi ní àgbáyé. ìlépa ènìyàn bí kò ní borí ọmọ rẹ o. olùwàgbà fún ọmọ rẹ nínú ìgbìyànjú rẹ látòní lọ. ohun tó o bá gbìn yóò mú èso jáde. jẹ́kù sọ bẹ́ẹ̀ pé agbára ọlọ́run ó kú ìgbìyànjú rẹ látòní lọ tọmọtọmọ. òróró rẹ ọ̀fẹ́ tí kì í tán ó yà dá sí ọ lórí o. òróró àánú ó yà ẹgbàá o. pẹ́pẹ́ àánú dìde sọmọ rẹ. ìtẹ̀síwájú rere dé bá yín lé ní o. ọ̀rọ̀ yìí tún ọlọ́run ló ti yóò gbọ́ o. ìfẹ́ ọlọ́run kọ́ òní fi gbèsè rọ́gbèsè. òní dààmú lórí ọmọ. àtòní òtún àtànà wà á rọ́jú wà á délẹ̀ ìlérí. oní sùúrù ló ń jogún ayé ẹmí sùúrù kò ní dágbére fọmọ rẹ o. ẹni lọ ló bọ̀ ọmọ rẹ máa lọ re. yóò bọ̀ re o. ẹnu wọn ò ní í gbófo. ọwọ́ àlọ́ta kì í gbélé ọ̀tá ọmọ rẹ ò ní ní ìsinmi. àìsàn ò ní dàgúnlẹ̀ tọmọtọmọ ò dájì. jeremiah 48:3 ò ní kígbe lórí ọmọ. ọlọrun a o ni gbọ won aworo ninu ile yin o o ni di aláìní ni agijo aye a so di aye gẹgẹ bi ise ife ọlọrun Psalm 119:7 ma gbe laile wu tomo tomo jo ikan to sumo igi mu re ko ni ru ofaye asiwe o tu ati so mo re o ni siwe o ko de ni si so oju olu amale si olara tomo tomo mo ki gbe tinu tinu bi gbogba ni gbo mi ni agbaye o ni sofo omo ola ki ye ba ore ni bala loruko je wa pade alaanu tomo tomo o ru ro lo wa ta foko si yo se olore o to ba se owo wa jere tomo tomo o ore la so ni de yan la loruko je to ye gba tomo tomo loni o tutu lo ba naomi wa re yan bo ni akoko yi o opo lo ba elesha loruko je ti ran lo wa dide si tomo tomo ile to ju alaanu ma wa ma ore kan o ayo yo wo egbe yawo yin o ojo ogo re o ni tu lo jiji tomo tomo o ti agbalagba bi je ko be we lo wa omo re o ni koja aye re o omo re o ni gbegelera omo re o ni sonu o ni so ayanu o ni so konu lo se kongere o ni foju su ko omo ni ile alaye o ni taraka ko to je tomo tomo lo ti u ki gba yi le to ya ko ma ro olorun tomo tomo o ni jase ti lori omo o ra yo jase pe ore fu wa tomo re o o ri afe ti gbo lori omo o pada foju ri o o ni taduki are tori esan tomo tomo ise bi ko ni de lori akobi re o omo re mo je ko mo janu ma togo lori re o ayo ni fowo lo ogiri lati gbe omo re se pe omo re o ni rogu aluki ogo ayo ni je omo re bola toke ijo ni de rogu omo re nu o ayo ni fopo ma yo re o orogodo ayo ni ilu fo tomo tomo ire wole yin o idunu wole o aje yori wole wara wara o nje aje dojo ala o ya wole o imo ta da so lori awon omo re olorun ma faye gba awon omo re ni bi giga emi o ni fi o ja wa ti o ayo ni fi koko aye de omo le tomo tomo ojo anu ti ki de o ye ko ro sile re eni kekere yo di nlanu le yi o ayo ni lo omo re mo gba o o to de ona la fo tomo tomo ibuku aje je ta wole were o omo re o ni ja gbe jeun o omo yo ni ko ti leta wa pade oluranlowo taye re nilo ni akoko yi o logun logun oye ire wole logbon logbon ire wole wa payo nawo tomo tomo ari omo re ma so yes oye jade sinu oro tomo tomo cctv camera okoko oluwa baje lori omo re o oluwa ma yan olore ti tomo tomo ire to soro gbagbo oya egbanu le yen oya o wole wa

0: yọrí visa promotion letter ibi tá a bá dé ọlọ́run ní àdúrà ti gbà jésù olúwa ẹ jẹ́ gbọ́ èrí ká tó wọ ní ìsìn agbára lọ.
1: Ìgbà dádì ní àwọn tó bá ń wojú ọlọ́run fún ọmọ kí wọ́n jáde sọ ọjọ́ kejì wọn ní kara ìsowá gbọ̀ngbà tó máa di november time yẹn mo rò pé bóyá mo sick ni ìgbà tó máa di december time yẹn mo kàn rí pé period mi stop ìgbà tó máa fi ṣe test mo rí pé ọlọ́run ti gba ògo so tí mo ń retí ọlọ́run fàánú ṣe fún mi mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá alábi àwọn tó gbé ọlọ́run ga.
2: Ìgbà wo lẹ ti ń wọ mọ.
1: A ti tó 14 years.
3: Jésù Kristu kábíyèsí olódùmarè 14 years.
0: Àríre màmá tá a bá ní káwọ́ yẹ kí gbogbo ọkùnrin ti wà ní ṣọ́ọ̀ṣì báyìí báyìí nítorí sáfíìsì àárọ̀ ìbọn tí kéde fún ẹ ó ti tó ọjọ́ mẹ́ta báyìí pípẹ́ sọ ayọ̀ owó ọgọ́dọ̀ rẹ̀ dànù lójú wa àárọ̀ iná ní kí fún gbogbo ènìyàn ní ápù kọ̀ọ̀kan lọ́fẹ̀ẹ́ àdúrà àárọ̀ yìí á lé o fún àwọn abiyamọ tó ń tọ́ ìwọ ọdọ yìí má jòkòó sílẹ̀ ìsìta àárọ̀ yìí ní ìsìn májẹ̀mú gbogbo àwọn bàbá bàbá ni màmá àánú ẹ̀tìlẹ́ni bọ́lẹ̀ ní dálẹ́mọ tó wà ní ṣẹ́gun ọ̀tàlógún state sọ fún ọlọ́kadà kó gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ fàkẹyẹ cac aago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹ wọn mọ́ o bá ṣe ń pàdé ní dálẹ́mọ náà là ń pàdé ní ìfọ̀ yóò dára fún wa o lónìí gbogbo ènìyàn máa fi ọrẹ ránṣẹ́ àfẹ́ ọmọ ọlọ́run tó lè fi 2,000 to 1,500 ránṣẹ́ bọ́lọ́run bá ṣe kọ sí ọ ni kò ṣe fi ránṣẹ́ ìbá kéré ìbá pẹ̀ wọ́n ṣàrí wípé o dá sí iyekíye ló lè fi ránṣẹ́ o ẹ fi tẹ́ẹ̀tì ránṣẹ́ o lónìí ọjọ́ ìsinmi lórúkọ jésù ò ní wọ owó tì oríṣi owó rẹ ò ní gbẹ o a ní táwọ náà o ọlọ́run bàbá alábìyamọ o ààyè ló wà.
4: Hello, hello, prophet 09060 57 11 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ o, a ò ní mọ́bọ jẹ mọ́.
5: From Lagos, this is Jordan.
6: 105.5 FM. This is Jordan 105.5.
7: Station with a voice for

0: baba mi baba re lo ba lapa dupe bo ba pa o ope na la tun da bo ba ji o wa laye ope na la tun da baba mi yen ki wa so ba ika ki sa pa ni alaanu ni gbogbo eyin to sanu fun juwo si pe mo dupe temi gbogbo eyin omo olodun te dupe ada ope pada fun o se o o je wa ni nkan kan awa la je oni gbogbo nkan enu konkolu la fi so pe o se adupe dupe adupe pe okun lowo re olohun eyin ayan fe nkan kunle eyin na ewo e kan mo wo pe kin lo de ti mi omo jo pe lo Jesu imo da ijo wo lo dan wo ijo wo lo gba gbogbo eyin te gba Jesu ninu ose yi gbogbo eyin ta nko ni eko iribo mi iwo na wo nta nso yi na ojo to ba dodo Jesu ni yi pada wa lo bere laaro yi nisin emi mimo ni ki nsure fun gbogbo awon eyan o ni emu handkerchief le anki re to ni mantu to ni yen yen n ta npe ni mantu na handkerchief to ni etele o ni eda kan bori eje ogede wewe mefa wo li sure fun won ara yo bere si de won gbogbo ti won wa awa pelu gbefe e won ti ya isoda le nisin bo ni se ni mo dupe gbogbo gba tin ba joko ti mo ranti ise o ni ran mi leti ise iyanu mi atijo okan mi a si bale e pe mama iwole o na wa so
1: tai wo loruko mi ogo ma so mu ti wa igba ti mo wa last emi nikan ni ugbo loni awon meta ni
0: le wa loni
1: 28
0: again
1: yes ti mo se gbe yawo mo se 57 ni mo bi mo
0: imi ton re o je e bi mari
1: rara ijo ti mo wa le so pe ka da ko dele pe eni ti o ba bi mo rara rara rara eyin be eni mo wa mo si da ko dele osu yen na mo si loyun
0: kini age yin ba
1: mo ti wo bi 58 bayi
0: se first born ni
1: first born mi na ni
0: le gbe wa yi kini o ko
1: be awon meji glory glory
0: se beji le bi ni
1: be ni
0: ah no se beji le bi ni a se beji ni won bi oba to nse nti enikan o le se sa e lo mura laaro yi e mu mantu yin lowo iyen ni pe handkerchief white meji e mu ogede wewewe mefa e mu dani ma so nta fi se loni isin meji ni ni agbara eni to ni aye atorun enikan ni bi bawo awon modun meta la 13 to 30 awon ni okoko wole sinu isin akoko so ni ago meje igba ti o ba fi di 9 iyan wale leyin igba na lawon 31 titi lo soke awon agbalagba titi wo lati 31 awon na wole lati ago mesan iyen na mo pari si bi owo ago mokan la bo si meji la ni agbara eni to laye atorun mo joko le angeli re to nkoja lo loni olorun elijah ni so fun o pe oun fe fi na be aye re wu ewun ti ya in so ke so lo don oda e ja se bayi
2: baba se eyin le tele won wa
3: aburo oko won ni mo je
2: aburo oko mama yi
3: be
2: se n ti won so iso to
3: be ni sir
2: won o bi omo ri
3: won a bi omo ri ri ri
2: ki lo wa de te pe bayi
1: o pakere
2: eni suru o ikan se kini
1: oka kere o wa ninu nata ko gboda da
2: won gbe sinu
1: inu inspector
2: se e bi ni abi won so operation
1: cs ni
2: si won se cs ni won wa gbe le sinu incubator
1: eh won gbe sinu incubator betele
2: eh
4: won wa bi mari
3: ni won wo bi mari
2: o da be mo mama tori awon ti won ma se se nge ti opolo won ile
4: otula logo ma so
2: ki le wi
5: o bi mari ajo sise ni
2: ni bo le tin sise
5: o we ba igbo wo we university hospital
2: le ti jo sise
5: be ni
2: e ba n goju awon mo yen se e poju bayi mo email le tun ri e wa du mama se e ma se menstruation
1: e se mo
2: e se mo
1: ah sugbon wa tolorun de menstruation yen wa
2: o wa pada
1: mo be so fun niwaju olu ati eyan eh
2: mambo ta le yin
1: baba mi ni wa nge
2: egbe
1: eh egbe le baba mi na nge mama mi gan ni ma ba ngba won mo yen mo bi mari
2: mo bi mari
1: bi mari
5: ajo se ni
2: E wa pe 57 lodun ibayi.
1: Eh? 58 ibayi.
2: E ti bo 58 ibayi.
1: Ben. Ora omo yo next month.
2: Ki le popo
1: Gloria.
2: Gloria. Glory and Gloria. Anunla atanu fun.
1: Pe anu lo gbe mi debi ejode agutan lo so mi domo popo aye ko bi bori mi o ibi mo de ibi se re e yo je popo re belo mi ran torori won elebe
2: eje won bi so lo ngba nbi
1: olon be nbi
2: e me lo mo po wole yin
1: lara wi mi o wa yin
2: ija e wa mi
1: wa yin o ija ti mo nbo bi mo se wole bayi o ku ola dai ni mo wajo ti mo wa mo si n bo ta bayi mo si wole mo ni oluwa la ile omo mi koja ko si nkan ti won so fun pe ile omo mi yi o se tan mo ni ko oluwa la koja mo so jade oluwa si la koja ri yin ti mo kan yin loke ni ti ri yin
2: eh ri mi to tan gbogbo iwo to ni dandan ko sam wo ba mi wa ba mi o lo je so fun yin pe nigba to ba de emi ko mo n sise mo e je pe meni kan ma wa wo li mo
0: nice woli ko ni mo se yanu igbagbo re ni pe bi mba dide eyin kan be te ti kasa pe ko mo lo church eh ko si n to fe fi pon awon nkan kan be ti o le sele nu le bibeli ni lori oke si oni oni ibe ni itusile yo wa ara ni Jacob yo si gba ini won upon the Mount Zion there shall be deliverance and holiness and the house of Jacob will possess their possession ara ni Jacob yo gba ini won se iya o lenu o ko si n to ba wolukuluku lo le wi fun o iwo gan mo n to daju o leyin o mo otito otito yo so yin dominira oh my god eyin omo olohun lo gbera laaro yi mo feel e emi oluwa ni iko mi sure fun won laaro yi awon to ba ni gbagbo nibi kibi to ba ti n gbo mi eh o ni e mo se ko ipejopo ara yin le gege bi asa awon elomi awon kan ti kasa laaro sunday ni won kaso bode omo gbo olohun o si ko si bi to olohun o si e je mo gbadua yin mo gbadua latori radio ko le sise bayen I will not deceive you eh ka pe ya yen ko dide ko no wa lati omo odun to de yen ise o se se omo le bimo bi a se nso dola o wa si Jesus city ni o wa gbadua ni o na dide ni bibeli so o ni la la awon asiwere da olukuluku won laamu ninu we oniwasu 10:15 o ni won omo beyan se mo jade lo sinu ilu so wa re n ba dake pa soju kan didu o pa si oju kan yo si lekun fun dogun aye awon kan ti n dogun to wi pe won du o pa soju kan idogun yo si lekun fun jera ijera yo si lekun fun iku ojiji so to ba ti dake to ni tin se o pe se nkan kan le lawon pastor won to mi fun oni won ta gini kan ni oju kan la o mo wa eh oju kan lo n to won mo wa insin ni o wa mi wa church ni insin awon ti an wa ni insin mo n bere lo won o le re nikan to we mi wa church jesus ni won wa wa o ni e mo ko ipejopo ara yin le gege bi asa awon elomi eh mi e se woli ti mo so bi o ya mo bo lodo mi je ri na fun o in ni lo ki ri na kankan fun o jesus ti da o mo o n lo ni se iyanu re lowo engineer eje ya yo pari oro e kin to mo lo a n pe eleri lati wa confirm gbogbo nkan yen lati wo rodu laaro e wo moto gbagi elebe sokale ni wema e biri church olorun ojiji ni bi garage ni je olori ka mo bawo eyan kan jiyan mo bibeli ni tenikeni ba nbe fun eyan jija e so fun won pa wa o ni ru asabe a ni ru asabe eni kan ni won to mi fun oni o won to mi jesus o si to mi wa bi kan joko si jare elo won to mi elo won to mi oh inu mi dun mo layo e wa mo nkan jesus ni o se dajo gbogbo awo oluso agutan baba eyin ko le se dajo mi woli iwo ko lo se dajo mi emi na ko ni se dajo re jesus lo ni dajo olukuluku ise olukuluku yo mo to leyin mo me pa yo ro yin
6: lo ko to bo iro eyan re olugbala
7: aye ni eto
6: lo ko to bo iro eyan re olugbala o
7: aye ni eto
2: sọdọ ọlọrun kenkele ẹnawo yin be se joko yen ọlọrun to yọnda gloria ti gloria fún ìyá 58 ìmíì tó lè léyìí o mo sọ lẹ́ẹ̀kan náà kó ṣe tiẹ̀ náà. Màmá yìí ọlọ́run yóò wo àwọn ọmọ yìí, ọlọ́run kò wo àwọn ọmọ yìí. Gloria and glory, you will grow in grace. Your life shall be a glory. Ṣé inú yín dùn báyìí?
1: Inú mi dùn.
2: Ẹ bí nǹkan kan.
1: Rárárárá. Problem lémi àtọkọ mi.
2: O sì problem.
1: Bí ọ̀nà kankan.
2: Ah. Ẹfún mi five. Ẹfún mi five. Ó gba àwọn tí wọ́n jẹ́ àbúrò yóò ti lọ ilé ọkọ wọn ó ti bí tan.
3: Praise the Lord. Èmi gẹ́gẹ́ tí wọ́n jábùrú ọkọ wọn, mo kàn fẹ́ rọ̀ wá. Bàbá wa nu sòrò ká mọ mu pẹ̀lú ẹ̀rín.
2: Ká mọ pẹ̀lú.
3: Ẹ̀rín. Màmá yìí always ẹ̀rín ní ọmọ rin. Àwọn wọn sì mí lọ ilé ọkọ. Àwọn wọn tún mọ bá mi tọ́jú àwọn ọmọ mi. Hospital wọn ti ṣe torí bá fọ́ wọn. Àwọn wọn yọ lẹ́yìn mi pé máa ṣeré dídì. Wọ́n ti gbà, wọ́n ti tọ́jú, wọ́n ti yọ káàdì ẹ̀. Wọ́n ti sọ gbogbo wa pátá jẹ́ àbúrò ọkọ wọn. Ẹ dákun torí ọlọ́run mú wa ká gbogbo ọmọ tó sì wà chọ́ọ̀chì kéékèèké bẹ́ẹ̀ ni ra bisikíìtì fọkàn. Ìwọ́n gbogbo wọn wọ́n mọ ọkọ wọn mọ kí wọn. Wọn wàá gbé lé ọsùnìtì tó wá ti ṣiṣẹ́. Ibi ilé tẹ́ ti ń tọ́jú ọmọ. Gbogbo ọmọ ni ọmọ pàtó gba wọn mọ.
2: Àwọn òsì tí ì bí.
3: Wọ́n sì bí. Lọ́jọ́ tí wọ́n bímọ nígbà tó yẹ pé ayé fẹ́.
2: Ayé fẹ́ parẹ́ ni. Wọ́n lé mi ọ̀wọ́ ẹ̀yìn wà. Màmá yìí mo ti rí àmì lára rẹ̀. Inú wọn máa ń dùn tó tọ́ ni. Abẹ́fẹ́ bí sì. Kájí ẹ fílẹ̀.
1: Ọlọ́run bá mi tọ́jú àwọn ẹni.
2: Wọ́n ní njẹ́ àwọn ò fílẹ̀ bẹ́ẹ̀. Èmi mo bí wọ́n pé sí afẹ́ bí sí. Wọ́n ní ẹjẹ̀ ń fílẹ̀ bẹ́ẹ̀. Ẹ rí owó. Owó tẹ́bi ṣayé. Owó tẹ́bi tọ́jú àwọn ọmọ yìí. Tẹ́bi ṣègbéyàwó wọn. Ọlọ́run yọ̀ǹdẹ̀. Ọlọ́run ti wòyín pọ̀. Jesus name.
0: Nice. Gbogbo àwọn ọmọ ẹ ni ó yè. Ẹ jẹ́ ń pe sista yìí náà. Ẹ bá ń pè wọ́n wọlé.
8: Bàbá mi, mo máa ní èmi náà ní ẹ̀rí o. Èmi náà ní ẹ̀rí o. Èmi náà ní ẹ̀rí ọmọ yín ni o. Ọmọ yín ni o, yes sir. Láti Àkúrẹ́ ni sà, látàkúrẹ́ ọmọ yín ọmọlọ́lá ni sà. Mo ní ẹ̀rí lẹ́yìn o. Èmi lè ta parí fógíráàmù ẹni Monday. Tẹ́ni pé kò ju 2 hours and 30 minutes. Èmi náà join yín online o. Bàbá mi o, bá ṣe parí fógíráàmù yẹn tán báyìí, mo máa ra ọjà ni. Mo máa ra ọjà, wọ́n máa kọjà fún àkúsọ̀, máa kọjà fún mi. Drinks ni mò ń tà, wọ́n kọjà fún mi. Àti sáré dáwó padà, ó wá ti wá pọ̀ jù. Ojo mi wá kí n fi bẹ́ẹ̀ rówó padà. Àwọn a máa san gbèsè kan, sí gbèsè máa fowó ilé, máa fi sanwó ilé yìí. Bàbá mi, èmi náà ní ẹ̀rí o, èmi náà ní ẹ̀rí o. Bá ṣe parí program báyìí, tẹ́ni ká máa sunkún sí Ọlọ́run. Wípé aláàánú ni Ọlọ́run, kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe. Èmi náà sunkún o, èmi náà sunkún lórí ọ̀láìn ni o. Mo ti wo program yẹn náà lé ní o, bàbá mi o. Èmi náà sunkún ẹkú tí mo máa sun báyìí, bá ṣe parí orí ọ̀fẹ́ báyìí. Ìyẹn ọkọ mi sọ pé kí ló ṣe ní. Torí inú mi ò dùn kúrò nílé láàárọ̀ yìí bí mo tẹ̀tẹ̀ jókòó gan mìjọ wá sí ṣọ́ọ̀bù lénìí ọkọ̀ mi wá pé kí ló ṣe mí mi ìtẹ̀dá wọn lóhùn ìgbà tí wọ́n máa wá bá mi ní ṣọ́ọ̀bù wọn ní kí ló ṣe mí ọkọ̀ mi ṣe sẹ́ndì 1.5 sí mi nìyẹn 1.5 tí wọ́n sẹ́ndì sí mi bàbá mi ò ríyàn fún mi lówó bẹ́ẹ̀ yẹn rí wọ́n ní wọn ìyá mi o. Wọ́n ní wọ́n fún mi pátápátá ni mi ò réyàn fún mi lówó bẹ́ẹ̀ yẹn rí o bàbá mi o. Bàbá mi inú mi dùn o, ẹ ṣe gan o, adúpẹ́ o, ìpè yín dájú o, ẹ ṣe o bàbá mi, ẹ ṣe o, à ń gbádùn yín nínú ìpè tọ́lọ́run fún yín o bàbá mi, ẹ ṣe o, ẹ bá ń gbé gbọ́. Ẹ̀mi o, ẹ bá mi gbé ẹ̀rí mi, èmi náà ní ẹ̀rí o, mi ní ẹ̀rí rí, mi ní rí, èmi náà ti gbádùn kọ́lọ́n jẹ́ kí n ní ẹ̀rí bàbá mi, mo ní ẹ̀rí lé ní o, mo ní ẹ̀rí o, ẹ ṣe o bàbá mi, ẹ ṣe o.
9: Bàbá mi, èmi náà ti lẹ́rìí o, èmi náà ti lẹ́rìí. Ọmọ èmi ní dámilọ́lá ọmọ ìjọ yín lórí afẹ́fẹ́ láti Ọ̀ṣun State. Èmi náà ti lẹ́rìí bàbá mi o, mo dúpẹ́ lọ́wọ́ lábẹ́ pé yín o, mo dúpẹ́ kó mọ́ra àmú gbà lábẹ́ pé yín. Ó ṣẹlẹ̀ báyìí wípé ọkọ̀ mi ti ń lé físà. Wọ́n ní físà, ó ti ṣe físà fún ẹ̀mẹta. Ẹlẹ́ẹ̀kẹta yìí náà wá ṣẹ̀ṣẹ̀ wá fún un. Ọlọ́run bá mi ṣe wẹ́rẹ́, Ọlọ́run bá mi ṣe, Ọlọ́run bá mi gbé gbogbo bùkátà díẹ̀. Bàbá mi, mo dúpẹ́ ìpéyín pé mi o, ìpéyín pé mi ìjọ ìpé comfort life ó pé mi, ó pé ìdílé mi. mo dupe o o tun wa don tan ma ba mi o tun wa lawon igbe ni ja kokan mo si ni pepe ni ile baba mi si ni to ba si ru aloju ka ma bo si di pepe wa ka ma bere ko ba bo si di pepe baba mi mo si bere olorun si se olorun se fun mi gugugbe ni ja na oluwa ti ba mi mu oluwa ti ba mi mu kuro o ti bere se laya ta lafia baba mi mo dupe pe yin pe mi o eni fomo sise ranse o eni faya sise ranse ise isin ise yin o ni do o ko Jesu e se ma ba mi o e se mu dupe o
10: eyin jo su yo eyin le su yo eyin jo su yo
11: ele sa ma ba ni ka le sa akusa yi se ni oruko mi ni ibi to e ti nne bolu ati fe mo je kona mo je ni wema mo fe se testimony ni ti 2021 ni mo jo ni jo yin mo ma wa mo ma lo wa ra ran ko ara won to ma wa gba ororo ati holy communion ni gba e bon ni 2023 mo pada stay pe ah church church ten ali ma wa ni tori ogun todo mi ko gbebo le ba le gun ni bo ni 2023 mo continue mo wa dada mo wa dada ni 2024 mo se ripo mi tori omo ilé onígbàgbọ́ ni mi bọ̀ ni ìfigbẹ́ mọ kọ̀ọ̀kan nípa ìdìbọn mi dáadáa chọ́ọ̀chì náà rẹ̀ ti wá sí fún wa pé ká ṣe ìbọn mi mo ṣe ìbọn mi sísá mi pé ká jọ̀rọ̀ ṣe ìbọn mi lọ́jọ́ kan náà dá síndé aṣáàjọṣe ní 2024 náà ni mo bẹ̀rẹ̀ ṣe ti fún ara mi iná ọjà gbági february mo ṣe ìbọn mi february 4 2024 mo ṣe ìbọn mi mo dẹ̀ bẹ̀rẹ̀ ṣe mi ní february 23 in 2024 but mo bere she is just 10 bundles

0: oṣù mẹ́fà tó kúrò yá lórí òkè ògùn àṣejì rẹ̀ ń bàdàn láti 28th edu of the year crossover with ọrùn àṣírí special no more delay kò sí ìdádú ọmọ máa jẹun ìpè tó dájú lórí ìwòlí sáàbù ju authority ó fẹ́ palẹ̀ gbogbo òdìwọ́ àti dènà mọ́ lọ́jọ́ ọ̀nà gbogbo èèyàn ẹ̀mí ọlọ́run fẹ́ bá gbogbo èèyàn máa jẹun ìrọ̀rùn fún ìrìn àjò oṣù mẹ́fà tó àṣírí ogun tó ń di ọlọ́wọ́ máa tú ọ̀nà àbáyọ sókè máa là nípasẹ̀ ìpèpọ̀ ránṣẹ́ ọlọ́run àtàwọn olórin ẹ̀mí wòlíì àsọ̀rọ̀ ṣẹtáyé ń pè lọ́tọ́rìtì prọfẹ́sà àmójò wọ́n máa sọ tẹ́lẹ̀ ìyanu wọ́n máa farahàn látọjọ́ 28 bíi 13th June láti ìbàdàn tó bá jẹ́ ìpínlẹ̀ ọ̀ṣun àṣejì rẹ ni ẹ máa bọ̀ ládojúkọ kòkákólà orí òkè ògo lẹ́dín yẹn àṣẹ láti rìn láti sáré àti láti fò máa bàléwọ́ náà yá o.
1: Orúkọ mi tó yìn ọmọdún mi láti àjùwọ̀n ọjọ́ tí máa kọ́kọ́ wá síbi 500 ló bá mi wá ìgbà tán ní kán dáwó wúmọ̀ kan alẹ́gbẹ̀ẹ́ mo ní ó ṣẹ́ mi ní 500 yẹn kí lè dá 200 kí n fi 300 wọ mọ́tò padà mo ṣàwà dá owó yẹn bí mo ṣe délé tó di ní òru àbúrò mi tó wà lamẹ́ríkà bó ṣe ní àǹtí mi kò dẹ̀ kí n pè mí tó bó ṣe pè mí nìyẹn pé àǹtí mi òun ti gba nọ́mbà mi lọ́wọ́ mọ́mì wa bóun ti sẹ́ndì 1 million sí mi mo ní
2: èlò
1: 1 million
2: ta ló fẹ́ million sínú àkáǹtì ẹ̀ ó yá gbàbá.
1: Bí mo ṣe wo àkáǹtì mi tí mo rówó yẹn ó jọ mí lójú mo ṣàdúrà fún un mi mọ̀ pé kékeré ni mo yìí rí yẹn ìgbà tó tún mọ yá bọ́mọ mi ṣe pè mí nípa òun ti ra mọ́tò fún mi o mo tún ní ọlọ́run authority ọlọ́run ìyanu ni o kò tún pẹ́ náà wọ́n tún ra ilẹ̀ fún mi mo tún lè léyìí ti kọjá òye mi o.
2: Ẹnáwó sókè.
3: Lift up your hands.
2: O tó béèrè fún.
3: What you did not request before.
2: Aláàánú máa ṣe fún ẹ.
3: A benefactor will come and do it for you. Amen.
2: Ibo lẹ́ ń gbé.
1: Ajúwọ̀n.
2: Kí lorúkọ yín bẹ̀.
1: Tó yin ọmọdún ni.
2: Bàtẹ wá bí ni.
1: Kò sí nǹkan kan lọ́wọ́ mi ọmọ kan náà lè jẹ́rìísí tí máa lọ ń gba búrẹ́dì
2: lọ́wọ́ ẹ̀. Àwọn olówó fún mi lówó gbà tí wọ́n
1: ń gbà. No, ó máa ń gba búrẹ́dì àwọn ìlọ́wọ́ ọmọ yẹn wà ní akọrin ni.
2: Ó ń dà ta ló mọ̀ ọkọ̀ mọ̀bọ̀ ẹ bá mọ̀ ọkọ̀ mọ̀bọ̀ bá ló ṣe mọ̀ wọn.
4: Ọkọ̀ wa bá mi ní ṣọ́ọ̀bù níjọ́ kan pé kí n ta búrẹ́dì àwìn fún wọn pé wọn ti jẹun láti jẹun.
2: Wọ́n lówó búrẹ́dì àwìn.
4: Mo wá ní ẹyin tí mi ò mọ̀ ẹni kí n ta búrẹ́dì àwìn fún yín ọba júwe ilé wọn fún mi ìjọ kejì wọn mo wá ọ̀sẹ̀ kan mọ́ ní ọlọ́run ti ní pé èmi ni màá san gbèsè nígbà yẹn after náà wá wá wá sọ ẹ̀rí fún mi wá fún mi lówó búrẹ́dì.
2: Èlò náà fún ẹ.
4: Wọ́n sẹ́wọ̀n owó búrẹ́dì náà ni.
2: Wọ́n sẹ́wọ̀n ó yà wá dá wọ́n sẹ́wọ̀n wọn padà fún wọn. Emi a fẹ 100,000.

0: This is Entrepreneur.
1: This is Volume.
2: This is Volume.
3: 3, 2, 1.
4: This is Jadon 105.5 FM.
5: My voice, your voice.
6: Your favorite tunes are just a click away.
7: You feel it?
6: Jadon FM. Listen now and turn up.
8: Ìgbọ̀rún máa fẹ́, ìdíàánú ó yá máa fẹ́, tí ojúmọ́ bá ti mọ́ nìrì máa ń fẹ́, ojúmọ́ ní mọ́ kiri ó máa fẹ́, àṣẹ olúwa ni, gbogbo ìyẹn sọ bí, àkókò ìrìn òwúrọ̀ dé, ẹ wá gba ìyanu látẹnu bá.

0: àdúrà lélẹ̀ tó bá lè sàmì lórúkọ Jésù o máa ní testimony.
1: Má
0: gbàgbé pé mo sọ lánà pé a máa fi òróró sọ́wọ́ ẹ̀ ìwọ náà dẹ̀ fi ra ọwọ́ ẹ̀
1: báyìí
0: wà á ra débi pé ó máa gbóná
1: a
0: gbóná wà á dẹ̀ fi kánsọ rẹ̀ aṣọ tuntun tí mo ní kó wọlé ni wà á sọ alárànbarà wọ fáwọn ọmọ rẹ a fi òróró sí ọ lọ́wọ́
1: wà á
0: rà
1: a
0: gbóná wà á dẹ̀ fi kánra rẹ̀
1: àṣẹ
0: máa jáde ni bọ́mi sà a ní àfi kí orí ojú rere bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà níwájú olúwa ẹni tí ẹ̀mí dúró
1: èmi
0: sọ gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ bí wọ́n bá gbàgbọ́ o mo fi dá ọ lójú pé
1: wà á
0: kan ojú rere in the name of Jesus wà á kan ojú rere wà á kan ojú rere wà á kan ojú rere in the name of
1: Jesus.
0: O jẹ́ mọ̀ pé
1: nígbà
0: tá à ń kà lánàá
1: when we read it yesterday
0: wọ́n máa ṣe o
1: what a pity
0: wọ́n padà bá Joseph di ọgbà ẹ̀wọ̀n
1: they later followed Joseph to prison
0: ó máa dèrò ọgbà ẹ̀wọ̀n
1: he became a prisoner
0: nǹkan tí ó mọ̀ ń pa ẹ̀
1: what he know nothing about
0: ọ̀rọ̀ tí ó mọ̀ ń pa ẹ̀
1: the case he know nothing about
0: àmọ́
1: but
0: gbàtọ́lọ̀ máa dé
1: as God will marry
0: ó káyè fún ni
1: he can't be worthy for him
0: ó káyè fún ni
1: he can't be worthy for him
0: ẹja wèwè mímọ́
1: let's share the scripture
0: aṣọ kẹta rèé o
1: this is the third garment sẹ́yìn pé ó
0: ti wọ àkọ́kọ́
1: you know he wore the first one
0: ó ti wọ àkọ́kọ́
1: the first one
0: ti ṣe aṣọ alára bàrà
1: which is colourful cloth
0: àwọn ẹgbẹ́ ẹgbà lára ẹ̀
1: his brother took it away from me
0: ó wọ aṣọ ẹrú
1: he wore slavery cloth
0: ìyàwó ọba gbà lára ẹ̀
1: queen took it from him Potiphar's wife
0: ọgbà lára ẹ̀
1: took it from him
0: now ó tún wá wọ aṣọ ẹ̀ wọn
1: now we were prisoner garments
0: ẹja wo tó ṣẹlẹ̀
1: let's see what happened
0: ẹja wo mímọ́
1: let's see the holy bible mo
0: wà nù.
2: Bọ́ọ̀lù ni o túbú.
0: Ó pe Joseph.
1: He called Joseph.
0: Wọ́n ya ọ̀dàlẹ̀ yàrá o. Wọ́n yàrá mú kúrò nù túbú.
1: He brought him out of prison.
0: Aṣọ kẹta.
1: The top garment. Tó
0: wà lọ́rùn ẹ̀.
1: On him. Òun
0: náà ni aṣọ ẹ̀ wọn.
1: He is prisoner garment.
0: Bíbélì wípé.
1: Bible say.
0: Pharaoh tó mú lọ sẹ́wọ̀n.
1: Pharaoh that took him to prison.
0: Nítorí pé ìyàwó rẹ̀ parọ́ mọ́.
1: His wife

ìpínlẹ̀ wa lè jọra ṣùgbọ́n ìbéèrè oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ gbàǹgbà mi àwọn ìdojúkọ tí ọ̀pọ̀lọpọ̀ máa ń rí nínú ìjọ ló máa ń fà á tẹmarẹ́ lómi tó máa sọ pé òun ò lọ sí ṣọ́ọ̀ṣì mọ́ òun ò lọ mọ́ṣáláṣí mọ́ òun ò lọ násfàt mọ́ torí ohun tí àwọn èèyàn ti ṣe fún un ṣùgbọ́n ohun tí mo fẹ́ sọ yìí ẹni ti sọ fún mi ọ̀nà tí ilẹ̀ ti ta sí díẹ̀ náà ṣùgbọ́n ká tún fi kọ́ra wa lọ́gbọ́n ó ṣeé ṣe kó jẹ́ pé bóyá ẹ̀yin náà ti bárù àwọn ìjákulẹ̀ àti ìpèníjà bẹ́ẹ̀ pàdé rí àbí àwọn nǹkan tó fara pẹ́ ẹ ti bá pàdé nínú ilé ìjọsìn tí ẹ rò pé ìpèníjà yọ àwọn ìdojúkọ àwọn ohun tó lè múni ní ìrẹ̀wẹ̀sì ní ilé ìjọsìn tí èèyàn rò pé gbogbo wa ó yẹ ká jọ ọmọ ìyá òun lájọ fẹ́ gbé yẹ̀wò lọ́sàn tò ní eléyìí náà ló máa yẹ kí n máa kí ẹ gbogbo àwọn tiwa tán ti wà nídìí ẹ̀rọ rédíò kódà pàápàá jùlọ ibi tí mo wà lónìí àwọn tèmi ti wà lẹ́rọ nídìí ẹ̀rọ rédíò wọn ti pé bìbà síbẹ̀ wọ́n ṣùrùbò ni bí ìgbà tí èrùn tó bá ṣùrùbò ṣúgà ni bàbá mi dáadáa bàbá táo wọ́n ti wà nídìí ẹ̀rọ rédíò àwọn èèyàn ibd dende gbogbo ìlàrò kò ní bàjẹ́ ẹ̀yin ti láàrò mo lérò pé ẹ̀ ń gbádùn mi lásìkò yìí ẹ bá ń ṣètọ́jú bàbá táo dáadáa bàbá orange girl lórí tiktok ó ń ṣe dáadáa fún wa kódà òun náà ń gbìyànjú láti lè jẹ́ kí ìtẹ̀síwájú àti ìlọsíwájú kó bá orílẹ̀-èdè nàìjíríà gbogbo ṣẹ́rí ẹni tá a bá pè ní content creator tó bá ń ṣe nǹkan méjì mẹ́ta tó bá ti ń mú ìlọsíwájú bá àwùjọ àbúrò máa gbé oríyìn fún àwọn táwọn iléeṣẹ́ jordan fm wà fún náà nìyẹn gbogbo àwọn tí wọ́n ń ṣe dáadáa láwùjọ tí kì í ṣe kan ṣe wípé bóyá wọ́n ṣe fún ìmọ̀tara wọn nìkan ìdínú tí mo fi kí ọ̀rẹ́ngẹ̀ mo wá ń kí ọ ní ìkí bàbá táo èèyàn ibd dende gbogbo ìlàrò kò ní bàjẹ́ ẹ̀yìn ti láàrò ẹ bá ń kí bàbá táo dáadáa ẹ bá ń ṣe wọ́n pẹ̀lẹ́ torí pé wọ́n tọ́jú mi gan-an bàbá tí ó mọ yìí wọ́n mọ rírì iṣẹ́ tá à ń ṣe yìí ni tí wọ́n sì mọ yìí wà bàbá táo tí wọ́n ń gun ọmọ bọ́s ọmọ ẹ bá ń kí wọn dáadáa ìyẹn ibd dende gbogbo ìlàrò kò ní bàjẹ́ o lágbára ọlọ́run ọba mi dùmọ̀ ṣùgbọ́n ohun tí mo fẹ́ sọ lónìí ni wípé màá sì kí wọn dáadáa màá kí àwọn èèyàn dáadáa torí ẹni tó bá ṣe yínní kẹ́ni ṣe mí ni bàbá kan ni wọ́n àjọ sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí náà ẹ̀yin aráalé máa dá sí o màá ṣojú òpólẹ̀ dáadáa lónìí bàbá yìí sọ̀rọ̀ ilẹ̀kùn ilẹ̀wẹ̀ wọ́n ní nílé ìjọsìn táwọn ń lọ àwọn ti máa ń lọ ilé ìjọsìn ọ̀hún á sọ̀rọ̀ débẹ̀ náà ni lórí àwọn ìdojúkọ tí ọ̀pọ̀lọpọ̀ ń rí nínú ilé ìjọsìn ẹlòmíì tó bá dìmú tí pásítọ̀ bá ní ó yá fẹ́ gbàdúrà papọ̀ ẹni tó dìmú gan ò fẹ́ ìlọsíwájú rẹ̀ oh belief ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bàbá yìí ni àwọn fẹ́ ṣe àjọ̀dún ni wọ́n ṣe pẹpẹ furu lọ́wọ́ ni ló jẹ́ wípé àwọn ìyá àjọ tí wọ́n jẹ́ àgbàlagbà nínú ìjọ yẹmọ àwọn ọ̀dọ́ máa wà lápá kan àwọn máa bóyá àwọn ọ̀dọ́ ń ṣe ètò bíi mímu jíjẹ àwọn ń to chia nkankan gbogbo àwọn nǹkan báyẹn wọ́n ní àwọn wà òpin òkè nígbà táwọn ṣe pẹpẹ furu bí gbogbo ó ṣe dùn gẹ́gẹ́ bí àwọn àlejò tí wọ́n pè sínú ìjọ bí wọ́n ṣe máa gbádùn ẹ̀sìn ọ̀hún ìyẹn ọdún tí wọ́n fẹ́ ṣe ìyẹn àjọ̀dún ni wọ́n wá ní ìyá ìwá wa ó wà bá wọn pé kọ́ọ̀pù tí wọ́n fẹ́ lò wọ́n di kọ́ọ̀pù mẹ́mọ àwọn boys kò sí bó ṣe lè wù kó rí wọ́n á fẹ́ ṣe fàájì láàrin ara wọn kí gbogbo ẹ̀ lè lọ ẹ̀sìn ò tí ì bẹ̀rẹ̀ o àjọ̀dún ò tí ì bẹ̀rẹ̀ o gbogbo à ń dẹkọrétì àbí bẹ́ẹ̀ lẹ́yìn rí bó ṣe máa ń sọ à ń ṣe pẹpẹ furu nǹkan kan òun ni wọ́n ṣe lọ́wọ́ wọ́n ní àwọn wá ń ṣe gbogbo ẹ̀ pé àwọn àkókè àwọn láàrin ara wọn gẹ́gẹ́ bí ọ̀dọ́ nù jọ ipò ya ẹ jẹ́ kí a bù nǹkan ká bù nǹkan sára kí ojú lè lọ bó ṣe yẹ kó lọ so wọ́n ní ìyá àgbàlagbà ẹ̀ wá bá wọn ìyá àjọ ni wọ́n ẹni tí wọ́n pọ́nlé nù jọ ni ó wá bá wọn bó ṣe wá bá wọn ó wá ní kọ́ọ̀pù táwọn dì mú wọn tí bù nǹkan kan sínú ó wá ní kán fún un pé òun fẹ́ lọ fi gba ẹlẹ́rìn ìdòdò wọ́n wá ní àwọn pọ́nlé pé kọ́ọ̀pù tí mo fẹ́ lò kò sì sí kọ́ọ̀pù ńlẹ̀ mọ́ kábà sọ pé bóyá àwọn ò lò ó wọ́n náà wá fún ìyá ẹ̀ mú kọ́ọ̀pù yẹn lọ gbogbo ẹ̀ ń lọ bó ṣe yẹ kó lọ ń lọ bó ṣe yẹ kó lọ ń lọ bó ṣe yẹ kó lọ. àjọ wà
koni baje ni bobo jibo mo lowo yin bi bai lori WhatsApp. God bless you. Won ni ba won se fun iya yi ni cup. Iya ti lo cup boyo lo boya ko lo awon mo o jada cup pada ngba do ma da cup pada tawon ma bu nkan tawon fe mu sinu e tawon fe gbe senu idi cup o kan yojo ni ah o yojo ke won ni yojo to yojo ni wi pe tori pe awon na osun awon o wara ro e mo pe ni odo awon baba wa elesin ibile awon kan ma a ma se isora ipe boya ton ba fe fun yan ni ma jele je awon kankan wa oju ni won ma nse si te ba ti ton ba ti gbe ma jele wa te ba ti foju kan e ti ri boya mo nle ni abalangba e ma ri bi iran e loru e tabi awon kankan ami ara so yin pe ma jele nbe ninu nje won sugbo cup eleyi o yo nidi ni nigba to ma yo nidi ta won wa nwo ko se n to ri won won kan report yen down sugbo awon mu cup yen awon wa run awon cup ni keun ni awon wa sonu won ni ko pe laarin iseju aya ti iru sele be sele ta won wa ki lo sele awon gan won mo wi pe nkan be o wa lara awon tori ati ewe ni baba won ti se kini lo ti se kan be si won lara won ni iya yen wa ba awon iya to gba cup yen gangan o wa ba won wi pe oni gbolohun ti iya yen so ni wi pe kare omo odo agba won ni ara won buso pe omo odo agba bi ti bo ninu ijo kare omo odo agba iyen ni wi pe won gbe won yewu won ya arakunrin wo ejo ka wa azumi wi pe boya arakunrin boya awon baba to bi won ni o abi awon bi ta won na je si nigba ti won sare kakiri won ni ru nkan be lara se ko ti ni tateru nipa so ye kiru kan be ma sele ninu ijo nje yin gan ti baro awon igbese be pade ri abi awon sele mi ti sele to ti happen ninu ijo abi ni nasfat abi lawujo bi te ba wa e je ka ma ki sara oro yi na ni mu fe ka fi se arekogbon lori to akoko rin yin loni lori ikoni wa Jordan 105.5 FM losan toni baba tao ibd dende koni baje o e ba nki baba dada won ni baba o sin le lasiko yi e ba nki won koni baje fun yin lagba olorun ba mi edumare awaye lagba eledumare irin ajo te rin lasiko yi oko yin o ni fori sopon ibire legun le si lagba eledumare ma soju opole e je ka awon ara le o da si iru ohun to sele yi so ye ko ma sele ninu ijo papa julo njo ti sele seyin gan ni abe ti baro awon igbe ipenija be ri pade boya ninu church te n lo ni o boya mosalaji te tin kirun ni o abawu jo bi te wa kilo n te le so soro ti mo so losan toni an tesi waju peter olani ilo mojo ero fun mi losan yi koni baje o wore amulele e ja do kilo an tesi waju

ìyanu aṣẹlẹ̀. Tẹ bá rìnrìn àjò, ìyanu aṣẹlẹ̀. Ayé òní rí di yí. Ọjà òní rí di yí. Ọwọ́ ayé òní ká yín. Ọwọ́ ọ̀tá òní ràn yín. Ó ti ń dára tẹ́lẹ̀ kó dára má kò ní dé bá yín. Ewé ńlá yín kò ní rú wẹ́wẹ́. Òkè òkè lẹ́ ó máa ń lọ.

0: bí ètò ọlọ́run fún ayé rẹ láti ìbẹ̀rẹ̀ dé òpin o ni pé kò fẹ́ kó lo ayé rẹ nínú òfo kò fẹ́ kí apá kan ayé ẹ tàbí ní any part nínú ìrìn àjò àyànmọ́ ẹ ó jẹ́ ohun tó máa jẹ ẹ̀kún rárá ètò ọlọ́run fún ayé rẹ ni wípé gbogbo ohun tó bá dáwọ́lé ó máa ṣe déédé ètò ọlọ́run fún ayé rẹ ni wípé ibikíbi tó bá wọ̀ ó dilẹ̀ ìbùkún ètò ọlọ́run fún ọ ni pé ohun tí o bá ní lọ́kàn àti ṣe ó yọrí sí ayọ̀ bíbélì wípé olúwa sì wo ènìyàn ó sì súre fún wọn ìre ọlọ́run lórí ènìyàn o ni wípé bí ènìyàn gba agbára tó jẹ́ wípé gbogbo ibi tó bá dé ó máa bí si kó máa pọ̀ si ó ṣe ìkáwọ́ ayé ẹ kò yẹ kí o bímọ kó o má lè tọ bí ètò ọlọ́run rárá kò yẹ kó o jẹ́ bàbá tí ò lè pèsè fún àwọn ọmọ rẹ rárá ìmọ̀ tí mo mọ̀ rèé òun ló jẹ́ kémi náà wá ìrìn àjò àdúà lọ pé olúwa ó bá jẹ́ wípé ètò rẹ fún mi kì í ṣe kí n jìyà kí ló wá fà á tí gbogbo nǹkan fi dàrú mọ́ mi lọ́wọ́ òun ló gbé mi dénú ìwé Isaiah chapter 42:22 pé àwọn ènìyàn tí a jà lólè leléyìí tí a gbé wọn pamọ́ sínú ihò ajá olólè ni sà ó bá jẹ́ wípé òun dùn kò lọ bí ọlọ́run ṣe kọ́ a pa ọ́ lára ó lè lájà ọ́ ṣe ni wọ́n jà ọ́ lólè ohun tó yẹ kó gbé ọ dìde ohun tó yẹ kó sọ ọ́ di ọmọ gan wọ́n jà ẹ lólè ni sà mọ́mì wọ́n jà ẹ lólè ohun tó yẹ kí àwọn ọmọ ẹ fi jẹ́ èèyàn ó ní wọ́n jí gbé mọ́ ẹ lọ́wọ́ bó o bá wá dìde kó o gba nǹkan ẹ padà wàá kàn máa wò pé ayé a máa lọ a ja ìjù sẹ́yìn wò mí dáadáa láti ìgbà tí ó ti di pé sátani gbógun dìde nínú ìwé Matthew 11:12 wípé láti ayé Johannu Baptist ni ìjọba ọ̀run ti di ìfarawọ̀ àwọn alágbára olófipá gbà èyẹ ni wípé bó bá jẹ́ èèyàn bó bá di ohun tí ọlọ́run ní fi kó o dà o gbọ́dọ̀ múra àti jà pọ̀ mi má jẹ́ ó jẹ́ nǹkan ẹ̀rù fún ọ ìjà làdúà sórí bọ́ bá ní kó o gbàwẹ̀ ohun tí wọ́n sọ fún ọ ni pé lọ jà ń bì kan kó o gba nǹkan padà bóyá wọn sọ fún ẹni pé ìjà ni bí wọ́n bá sọ pé lọ rú ẹbọ kan ó ja ìjà kan ni bọ́ mi dáadáa bí o bá lọ chọ́ọ̀chì kan tí wọ́n pè ẹ jáde pé so lè fún ọlọ́run níye báyìí so lè fún ọlọ́run níye báyìí ojú ìjà ló wà ìtumọ̀ ẹ̀ ni wípé ṣe ló sọ owó ẹ àti ọ̀rẹ́ ẹ di ìdà láti lọ jà kó lọ lànà fún ọ òye yìí la ò mọ̀ òun ló jẹ́ ká máa rò wípé bí wọ́n bá ní ká ṣe nǹkan kan wọ́n fẹ́ gbà wá ni rárá gbogbo ohun tó jẹ́ ti àyànmọ́ wàá jà fún ni bẹ́ẹ̀ ni wàá fi àdúà jà fún wàá fi àwẹ̀ jà fún wàá fi ọrẹ jà fún pé ẹ jẹ́ kí àwọn ọ̀run kó tì mí lẹ́yìn bó o bá gbàdúà ṣe ló ń pè àtìlẹyìn àwọn ọ̀run bó o bá ń gbàwẹ̀ pákọ̀pù àwọn agbára kan ló ń pè ó darapọ̀ mọ́ ogun ẹ bó o bá ní kó dá ọrẹ kan tàbí kó ṣe tọrẹ àánú kan tàbí kó ṣe gíìvì kan ohun tó ń ṣe ni wípé ò ń fi ohun tó ní pe backup nínú ẹ̀mí pé kí wọ́n wá ràn ẹ́ lọ́wọ́ ẹ kalẹ̀ ẹ kú ìsinmi òní gbogbo ẹ̀yin tá ń wọlé lọ sùn ǹjẹ́ mo mú yín wọnú agbára ọlọ́run àlàyé níbi tó ti lágbára tó ti mọ́ ń ba ọjà tí wàá wá tún dá ayé ẹ̀ dúró mo rán agbára ọlọ́run tẹ̀lé ọ lálẹ́ bó o ti ń lọ orúkọ Jésù Olùgbàlà kí agbára ọlọ́run kó máa tẹ̀lé ọ lọ ọwọ́ rere ọlọ́run kó máa tẹ̀lé ọ lọ májẹ̀mú Olódùmarè kó máa tẹ̀lé ọ lọ orúkọ Jésù Olùgbàlà gbogbo agbára tó lọ dó sí ojú oorun dè ọ orúkọ Jésù kí agbára ọ̀run kí wọ́n pàdé wọn lálẹ́ kí wọ́n lò wọ́n bolẹ̀ wòlíì rẹ Fẹ́mi Daniel onímọ̀ gbàdúrà ní sọ fún ọ pé kò sóhun tó ṣe nípa ti ọlọ́run tó gbé ọlọ́run mo gbà bẹ́ẹ̀ òní yìí gangan ó ní mo mọ̀ wípé gbogbo àdúà tó ń gbà gbogbo àwẹ̀ tó ń gbà gbogbo ìtọrẹ àánú tó ń ṣe gbogbo sacrifice tó ń ṣe ta ní kó mú 10,000 wá 10,000 wá nílẹ̀ lórí pẹpẹ kó gbé ko gbe rara oni yi ni mo mo wi pe se ni gbogbo kini ma accumulate papo ni ojo ti re ba fe de se mo le ro wi pe aye mi na le pada bo si laye mi o mo be ṣugbọn oni yi ni mo wa mo wi pe gbogbo adua ti mo n gba se ni mo n fi kan da ti mo fi la ogun koja ti mo n ja ogun pe e jawo loro mi awe mi mo fi ja alagbara bole ni papa julo gbogbo awon itore anu mi ati sacrifice ti mo se ati giving sacrifice ati ebo pepe ti mo ru ase mo fi lana fura mi ni ase ma pada jagbangba bo mi daada gbogbo igba ni mo so fun opoju ija lo wa but mo fe fi oye ye olale pe adua re o sise o o le ba ti sise boya physically ma dake bẹ́ẹ̀ni sà àwẹ̀ ẹ ń ṣiṣẹ́ ó lè má ti ṣe nǹkan tó ń fẹ́ but ó ń ṣiṣẹ́ ìrírí ni mo ti sọ fún ọ ìtọ́rẹ àánú tó ń ṣe fún ẹyẹ mú 500 wá mú 600 wá mú 700 wá ó ń ṣiṣẹ́ ó lè má ti ṣe nǹkan tó ń fẹ́ bẹ́ẹ̀ni sà nǹkan tí mo fẹ́ gbà ò níyànjú lálẹ́ bó ti ń lọ lọ́sẹ̀ yìí má dákẹ́ àwẹ̀ má dákẹ́ àdúà má dákẹ́ ẹ̀bọ ríru bẹ́ẹ̀ni sà má dákẹ́ àdúà má dákẹ́ àwẹ̀ má dákẹ́ ẹ̀bọ ríru that's why mo fi sọ fún ọ pé ó pè ó dẹ̀ ń jáde bẹ́ẹ̀ni sà gbogbo nǹkan tí mo ṣe mo dẹ̀ ń bẹ̀rẹ̀ sí rí báyìí pé àṣẹ kìíní máa padà jánà àṣẹ ọ̀nà máa padà là fún mi àṣẹ agbára ti dáwọ dúró nílé wa àṣẹ agbára yẹn yóò padà sọ agbára nù lórí ayé mi àṣẹ ipá kan tó mọ sọyàn dẹrú nínú ilé bàbá mi àṣẹ wọn máa padà dòkú lórí ayé mi òun ni mo fi wá lálẹ́ láti gbà níyànjú pé gbogbo ìrìn àjò tí mo fẹ́ rìn lọ́sẹ̀ yìí mo fẹ́ fi encourage ẹni pé àdúrà rẹ sì máa gbà mami má give up ọrẹ sì máa dáhùn má give up àwẹ̀ sì máa dáhùn mo rántí ọ̀rọ̀ tí bàbá mi nínú olúwa sọ fún mi lọ́dún kan sẹ́yìn ó ní fẹ́mi ó ní máa gbàdúà bí ẹni ayé ń ṣe máa gbàwẹ̀ bíi pé ìwọ nìkan ló wà mẹ́ máa ṣe ìtọrẹ àánú bíi pé ó ti ya wèrè kí gbogbo ayé rò pé kí ló tiẹ̀ ń ṣe léyìn tó kàn kówó dànù pé ọjọ́ kan ó máa gbà fún ọ ọjọ́ èrè wà mọ́mì ọjọ́ èrè wà ọdún kan mò ń gbàdúà olúwa wá ní kí n lọ́ka mi kan nínú bíbélì jeremiah chapter 31 ó ní báyìí ni olúwa wí síwọ́ ẹkú sísun torí iṣẹ́ rẹ yìí ò lérè ó wá sọ fún mi ní ìwé revelation pé iṣẹ́ wọn ó ń tọ̀ wọ́n láyè ó wá wí pé kíyèsí èmi ń bọ̀ kankan èrè mi sì ń bẹ pẹ̀lú mi màá sọ fún ọ bí iṣẹ́ ẹ ṣe rí bọ́ mi dáadáa má jẹ́ kórè ò nídìí àdúà mọ́mì a tún gbàdúà lọ́sẹ̀ yìí o ti re si adua o ti jana ni bo ba jana wa re si adua o ti di ore gbogbo tani ka se oni mo ti se o ti jana ni ojo ti ebo to nru ba lagbara ju pepe to duro ti e ojo ye lo ma jana ojo ti adua mi lagbara ju awon pepe ile wa ojo ye ni mo jana ojo ti ebebo sise ati igboro mi si olodumare ati igboro mi si awon woli ojo to da ona ojo ye ni won fi mi le mo wi loruko olúwa agbára tó di ẹmú tó lòun máa bá tiẹ jẹ agbára tó di ọmọ rẹ mú agbára tó di iṣẹ rẹ mú agbára tó di ayé rẹ mú agbára tí ò jẹ kí òwò rẹ kó nítumọ kí wọn jáwọ ọwọ ọlọrun kó jáwọ bọọlẹ agbára ọlọrun kó jáwọ bọọlẹ iṣẹ ọta kó bàjẹ iṣẹ èṣù kó bàjẹ iṣẹ alẹbọlọgùn kó bàjẹ gbogbo àdúrà tí mò ń gbà fún ẹ ó máa gbà ìwọ sábà ṣe àmì nǹkan ṣẹlẹ nínú ẹmí ajá kankan kó lára nínú ẹmí mo já alágbára lulẹ láyé ẹ gbogbo ọwọ ìdílé tó ń bá ọ lọ kó já lulẹ gbogbo ọwọ májẹmú tó di ọmú kó jalulẹ gbogbo ọwọ ẹkú èyí tó di ọmú kó jalulẹ gbogbo iṣẹ ọta kó bàjẹ má dákẹ àdúrà mo fọlọrun bẹ ọ ọsẹ tá a tún fẹ mú a tún mú ọsẹ tuntun nìyẹn bó ti ń lọ bí iṣẹ tó ń gbìyànjú bẹẹ náà ni kó má gbìyànjú nínú ẹmí o tún ń lọ lọsẹ yìí a tún bẹrẹ àwẹ lọla bẹẹ ni sà olúwa ní ká bẹrẹ àwẹ ago kan lọla gbogbo ẹyin tá ẹ gba omi lónìí orí yìí lẹ máa fi fọ díẹ díẹ bẹ bá ti fọ lẹẹkan náà ò léwọ ṣùgbọn tó bá jẹ èmi ni àràárọ̀ ni màá máa fi fọ orí mi olúwa ká owó orí burúkú kò lórí mi bẹ́ẹ̀ mi náà ṣe ṣe nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá gba omi yẹn tẹ́ ẹ ní ago ìgbàlà nílé ẹ lè bú sí ago ìgbàlà ẹ fi fọ orí yín pé ọlọ́run fọ orí burúkú kò lórí mi fọ iṣẹ́ ọ̀tá kò lórí mi fọ iṣẹ́ òkòkò kò lórí mi bó ṣe bá ṣe nìyẹn bó bá wá ní omi yẹn nílé ó múra àwẹ̀ lọ́la èmi àti ẹjọ́ ń gbàwẹ̀ gbogbo ibi ògo tí wọn kì í wọ̀ nílé wa ẹ fún mi ní agbára láti wọ̀. gbogbo ibi ogo ti won ki wo nile baba mi e fun mi ni agbara lati wo gbogbo alaiko ti mo la loruko Jesu Olugbala o ya agbara ko wo nu mi eyin te fe gbadura lola eyin te fe ki ala yin se e ba mi gbadura lola eyin te fe ki aya awon omo yin odutumo e ba mi gbadura lola eyin te fe ki odo la fa awon omo yin e jo gbawe lola agbara to lana dibi ti odo si oluwa pe wo mi pe wo awon omo mi agbara te pate olore pe wo awon omo mi awo eye lo fe gba pelu awon psalm ti ma fo yin psalm 2 psalm 114 ati psalm 45 psalm 2 psalm 45 ati psalm 114 o lo ma ta lola bo mi daada bo ba re eyan lo lowo agbara lo ni bibeli wi pe nigba ti wo ba da lagbara ton o ja jaga bibeli wi pe awon eyan ma fe ni ojo agbara re psalm 110 verse 2 awon eyan ma fe ni ojo agbara re iwo na fi psalm 110 ni eko ko fi gbadura oluwa wo mi ni agbara to ri iran lowo wa wo mo mi ni agbara to ri iran lowo so fun omo obirin ye pe ko jo imi ninu awe lola ko pe mi ta ba ti pari adura lagun kan ebi a ma gbadura fun agbara le mi a ma bere fun bo ba ti pe mi ma koruko ele bo ba pe mi lale soruko fun mi soruko awon me fun mi ki agbara o pade won ki won wole agbara lo ki won ye jiya wa gbo mo so fun o pe awe adura re ati itore anu e ko lo lasan se oluwa wi pe ko lo lasan emi na mo pe ko lo lasan emi ritebi mo ranti ojo ti oluwa so wi pe gbogbo nti mo ba ni ki lo ko fun woli pe ohun olorun yo sile ku oluwa wa so fun mi ke so fun gbogbo eyin ta lori ofe ati gbo mi lale afi to ba gbo mi loku to ba ni ore ofe ati gbo mi lale oluwa wi pe ko da ore bi egbo psalm 50 e go wojo po si odon mi awon to ma fi ore ba mi da majemu oluwa wi pe ore to mo wu olore jade ninu ahamomo ni o oluwa ni ko da 660 naira lowo e be ni mo be o oluwa ni ko da oluwa bi pe ohun ma ran olore si o mo fi olorun be o da kan gba mi gbo kan gba were mi gbo kan gba imo kan mi gbo kan gba itan mi gbo ko gba ko ri ohun tolorun fe se mo so fun awon omo mi mo ni bi pastor kan ba fu owo lowo yin e gbe oju ko lada pastor yen e so owo ara yin mo oruko olorun to pe oni ka dawo e so mo be ni sir bo tin lo lose yin oluwa yo ran lowo fi si no akanti open na ni ko fi si 6142 08 38 72 6142 08 38 72 jumping last time 6142 08 38 72 Obey Daniel Olufemi Komolafe o wa pe number yi number ta kokko pe bu lakoko o na ni WhatsApp number ti mo tin gbadura fun gbogbo awon eniyan se hi si mi lori number eleyi 08 09 30 57 28 08 09 30 57 28 Bẹ́ẹ̀ni, wà wá pè mí lórí àwọn nọ́mbà tó kù tí màá fi gbàdúrà fún. 070 14 33 81 11 070 14 33 81 11 tabi 080 286 12238 080 2861 2238 Alafia for Oru Ayo lo ma sun a pade dale ola. God bless you.
1: From Lagos, this is
2: This is Jordan 105.5.
3: Station with the voice for entrepreneurs.

orin yẹn lo fẹ lo ẹgbọn pẹ mi nígbà tí mo wà láyé òkú mi ò léyìn ọ kò léyìn ọ.

0: sẹ́rú ọlọ́lá mọ́ o.
1: Òkè láyé mi wá o.
0: Oṣó ilé mi ẹ dẹ̀yìn, ajẹ́ ilé mi ẹ lọ gbé jẹ́. Tẹ bá kọ́ tẹ ò padà o.
1: Máa fi ìṣàtẹ̀gùn dókè o.
0: Ẹwà Kristi mo ní, oṣó ilé mi ẹ dẹ̀yìn, ajẹ́ ilé mi ò.